0: matter what. Keep your business connected with Invincible Wi-Fi from Spectrum Business, the fully integrated Wi-Fi 7, 5G, and 8-hour battery backup solution. Keep connected, keep working, and keep security systems running reliably. Be in control. Be invincible. Invincible Wi-Fi from Spectrum Business. Visit spectrum.com/beinvincible to learn more. Restrictions apply. Services not available in all areas.
1: Lórí afẹ́fẹ́, kẹfẹ́ sọ̀rọ̀ lórí àwọn tó ní fibroid. Kẹfẹ́ sọ wípé àwọn owó tó ní kọ́ máa ṣe é. Ẹlòmíràn ni wọ́n ní káwọn máa ṣe kó má bàa kú. Kẹfẹ́ ní kọ́ lọ ṣe é. So tèmi náà wà lára mi tí mò ń bá pọ̀. Ó ṣẹlẹ̀ pé láti January ọdún yìí ni kí ni ẹ ti wá wọ́ọ̀sì. Mi ò lè jáde, mi ò lè ṣe kankan period yẹn gbigbigbi ni. So nígbà tó wá lọ hospital, wọ́n wá ní mo máa ṣe ni. Tí ìyàlẹ́nu Ọlọ́run bàbá mi láti oṣù mẹ́ta this March mo ti san owó tàbí operation. Bá ṣe wá sanwó tán BBP ṣe háì nìyẹn àti àyà máa ṣe pì. Wọ́n bá sọ pé mi ò lè wọ tíátà pẹ̀lú àyà pì yẹn àti BP. Ha nígbòdì mo ti rí mi ìdẹni tẹ́lẹ̀ bàbá mi. Wọ́n treat me fún 2 weeks kò ṣiṣẹ́. Bọ́ ṣe ní kí n gba ibì kan lọ ní kẹjà nìyẹn ní Afri Global wọ́n ní kí n lọ ṣe another test. Nígbà tí mo débẹ̀ bàbá mi èrò pọ̀. Bàbá mi ṣèrànṣẹ́ yín pé o mo ṣe test ni àṣe chest àṣe gbogbo ẹ̀. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu Ọlọ́run nígbà tí màá padà dé hospital oògùn tán ní kọ́ fún mi wọ́n fún mi. Àsìkò yẹn la wá bẹ̀rẹ̀ omi ìjọ mẹ́wàá. Wọ́n á sọ fún Ọlọ́run pé operation yìí I must do it. Ṣíṣe ni mo gbúdọ̀ ṣe because the disturbing is too much. Wọ́n á sọ fún Ọlọ́run nínú mẹ́wẹ̀ẹ̀wá yẹn pé bàbá mi o omi mẹ́wẹ̀ẹ̀wá yìí yàtọ̀ sí oògùn tó ń fún mi. Gbogbo ogun ìjayà yẹn àyàṣe ó máa ṣe pì àti sùn iṣẹ́ ó diṣẹ́ àti jẹun ó dọ̀rùn débi pé ara mi á máa gbọ̀n lódìlódì. Mo ní omijọ́ mẹ́wàá yìí mo gbọ́dọ̀ rí ìwòsàn. Bàbá mi bíi pé kíjọ́ mẹ́wàá yẹn ti pé ojoojúmọ́ ló ń gbàdúrà kíjọ́ mẹ́wàá pé màá tijọ́ mẹ́wàá pé níjọ́ Monday tí mo lọ fún omi wẹ̀ ọ̀sán ni mo tó wẹ̀ mi lè wẹ̀ láàárọ̀. Wọ́n á sọ fún Ọlọ́run gbogbo ogun àyà jíjà gbogbo ogun ìbẹ̀rù fún pálídà don't want to see it in my life again. Mo dẹ̀ tún bẹ̀bẹ̀ fún àánú lórí mi lórí àwọn ọmọ mẹ́tí ní ta bá fẹ́ ká sọ sínú mi yẹn. Mo ṣàgbàdúrà mo ṣe gbogbo ẹ̀. It's Monday and I have appointment on Thursday. Ìjọ́ kejì ọdún. Mo dẹ̀ sọ fọ́nà pé tí n bá dé hospital lọ́dọ̀ doctor. Doctor yóò gbọ́dọ̀ rí anything mọ́ no traces. Bàbá mi nígbà tí mo dé hospital doctor yẹn tún wó mi. Ó tún ní kọ́ lọ gbé fódà mi wá yàtọ̀ sí ohun tó rí lórí system. What is not you madam? Ó ṣe gbogbo series of tests. Wọn ò rí nǹkan kan. Àyà tó ṣe púlúmpúlúmpúlú máa sọ tẹ́lẹ̀ pé mi gò kí n lè dúró mi kí n lè rìn wọ́n máa ṣèkì mi agaga tí máa jàjà tètè jí. Ìrònú bọ́ta mi débi pé mi gò kí n lè sùn. Bàbá mi no traces níjẹta kò sáyà gbingbingbin ìfúnpá mo gbẹ̀ ti lọlẹ̀. Dọ́tọ̀ láti máa bi mi pé is it not you? Káwọn ní kí n lọ ṣe test. Mo ní mi ni. Ó tún bèrè pé oògùn wo làwọn fún mi torí wọn ò rí nǹkan kan mọ́. Wọ́n tún mú apá mi wọ́n tún yẹ̀wò gbogbo gbígbọ́n gbogbo gbogbo ẹ̀ no trace fún anything. Wọ́n wá sọ sínú mi pé ẹ̀yìn ẹ̀ tí ì dákọ̀kọ̀ mọ̀. Jésù olùgbàlà ló bá mi ṣe ń bá sọ fún mi where is God? Mo tún sọ fún pé Fámigọ mo tún drive wá hospital because mo tún drive dáadé since January ni mo tún drive gbẹ̀yìn mi ò lè drive. Ṣẹ́ni tí ó kò tẹ̀lé ìrìn ló máa drive. I drive by myself. Bàbá mi mo dúpẹ́ o. Fún ṣèrànṣẹ́ nínú ayé mi o even wọn ti approve mi bá láti tọ́ọ̀sì wẹ̀ àṣùgbọ́n àrùn tó di operation pé wọn ò rẹ́ ní traces kankan mọ́. Bàbá mi mo dúpẹ́ o ìṣèrànṣẹ́ yín gbé mi o ó gbé mi tọmọtọmọ o nígbà tó tún wá dijọ́ léyà mi ò ní ₦1 lápò mo kàn dédé gba 100,000 gẹ́ẹ̀ ni. Bàbá mi omijọ́ Monday tún nìyẹn o lẹ́sẹ̀kẹsẹ̀ mo ti sọ̀dà mẹ́wàá mi tó rẹ ti bá wa wí ẹ̀lẹ́ká máa ma fi ìdá mẹ́wàá wa dọ́là èmi nọmba wọ́n máa fi ìdá mẹ́wàá mi dọ́là mo lè má sọ ọjọ́ kejì tàbí kó jẹ́ pé alẹ́ ọjọ́ kejì máa tó sọ instantly mo sáré sọ ₦10,000 ìdá mẹ́wàá mi bàbá mi mo dúpẹ́ èmi náà mo rí o ẹtì ní ẹni bá mo rí tó bá sún ìjà rí mi ìgbà bàbá mo dẹ̀ tún wá nígbàgbọ́ pé my this operation is very very successful lágbára ọlọ́run bàbá mi ló bá jẹ́ oògùn náà ni omijọ́ mẹ́wàá yẹn náà ọ̀tẹ̀ wà lọ́rùn o tí mi bá tún máa yọjú bàbá mi ó yẹ tètè bá wa ṣe o ká tún fi mí wẹ o ká tún gbà bùkún sí lọ́tún ló sí o bàbá mi ẹ ṣe gan ká gbàwò sàn sí o.
2: mọ̀mọ́ yẹn ni bí mi bá tún yọjú ìmí ìwulẹ̀ tí ẹ ti yọjú pépà méjì kan bẹ tí ẹ̀mí olúwa ní kí n fún yín wọ́n kọ nǹkan sí lára.